0: káàárọ̀, ẹ káàsán, ẹ káàlẹ́ láti gbogbo ibi tẹ́ ti ń gbọ́ wa lórí Yoruba Language Program on 4EB Radio. Àwọn olótú tẹ gbádùn jujuju, olótú ọlá.
1: Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káàlẹ́ ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ wa, ṣàlàáfíà lẹ́wà o.
0: Àlàáfíà ni olótú ṣe yìí.
2: Ẹnlẹ́ o, ẹ káàárọ̀ o, ẹ káàbọ̀ sórí ètò ṣe dáadáa lábá yín.
0: Dada ni àti olótú yìí kọ́. Ẹ pẹ̀lẹ́ ọba ni ọ̀sẹ̀ yìí ṣe lọ.
2: Ó lárinrin o. Ọ̀sẹ̀ tó kọjá ni a ṣe ayẹyẹ àyájọ́ àwọn ìyá agbádùn ara wa gan.
0: Báyìí tó tọ́ dẹ̀ nìyẹn ti.
2: Lọ́sẹ̀ tó kọjá.
0: Lọ́sẹ̀ náà kì í ṣọ̀sẹ̀ tó kọjá o, báwo lè ṣe ti yín?
3: Ó dàbí pé wọ́n ṣe ń reminisce, wọ́n ṣe à. Ó dàbí ni pé wọ́n like ọ̀sẹ̀ yẹn gan, wọ́n gbádùn, wọ́n gbádùn.
2: Mo ṣe pọnu lásìkò, mo ti gbàgbé.
0: Olótú wa, kí ló ń ṣe fún yín? Kí ni dádì yín ṣe fún yín àtàwọn ọmọ?
2: Wọ́n yẹ mi sí, gbé mi jáde, mo jẹ oúnjẹ tó wù mí. Wọ́n fún mi ní òdòdó, wọ́n fún mi ní oríṣiríṣi ẹ̀bùn.
3: That's good.
2: Àwọn ọmọ kọ coupon, ìyẹn mo like ẹ̀ gan, wọ́n kọ coupon. Wọ́n wá gbàgbé wọn kọ how many times. Tí kúpọ̀ ẹ̀ máa sọ fún ọ pé ìjọ tó bá ti wù mí báyìí ni mo lè gbé jáde. Wọ́n ní ìyàwó ẹjọ́ ẹ̀kan ni àmọ́ ní kì í ṣe ẹ̀kọ́ ilé
0: yìí.
2: Anytime ni mo máa lo báyìí, coupon, foot massage, making tea, mo ní wo. Ayé mi ti da, wọ́n sáyé. Ìjọ tó bá ti wù mí báyìí máa gbé coupon jáde.
3: Ìyẹ́dà, mo like ìyẹ́. Ó lágbára o.
0: Olótú wa, kí náà ń gbádùn nígbà níjọ Mother's Day?
1: Níjọ Mother's Day,
0: ọjọ́ àwọn ìyá wa.
1: Mo gbádùn pé èmi náà jókòó, wọ́n so oúnjẹ fún mi.
0: Ìyẹ́dà, kẹsẹ̀ sókè.
1: Èmi náà kẹsẹ̀ sókè.
2: Correct.
1: Ọjọ́ yẹn gbogbo nǹkan tí n bá fẹ́ náà ni wọ́n fẹ́. Ṣé o ta bá fẹ́ wò náà ni tí mo fẹ́ wò náà ni gbogbo yẹn gbúdọ̀ wò.
2: Ìyẹn pàṣẹ.
3: Ṣèbọ́jọ́ ìyá àwọn ìyá lẹ pé.
2: Ọjọ́ àwọn ìyá ni bẹ́ẹ̀ ni.
0: Kí la ní fáwọn èèyàn wa lé ni?
2: A ní oríṣiríṣi. Àwọn orin tó ń wúni lórí. Orin tí àwọn máa jó. A ní ìyẹn. A dẹ̀ ní àwọn oríṣiríṣi. A ní àwọn ìtàn. A ní àwọn àlejò tá a pè wá láti bá a sọ̀rọ̀ nípa àwọn oríṣiríṣi nǹkan. Loaded program ló wà lẹ́nu. Loaded.
1: Don't touch that dial.
0: Àbí o, don't touch that dial. Orúkọ wo la máa ń pe àwọn olólùfẹ́ wa, àwọn èèyàn tá a fẹ́ràn? Ṣé mo kọ́ àwọn òyìnbó, wọ́n máa ń oríṣiríṣi tó máa ń pe àwọn èèyàn tó fẹ́ràn? Wọ́n pa àwọn kan ní sweetheart. Darling. Babe. Baby.
2: Ti babe àti baby yẹn. Lẹ́nu ìjọ mẹ́ta, ó yẹ ká sọ̀rọ̀ yìí torí àwọn ọ̀dọ́ wa. Wọn ò mọ̀ pé nílẹ̀ Yorùbá wa gan ní àwọn orúkọ tá a máa fi gbogbo wọn. Baby,
1: kí ni tó mọ baby?
2: Kí ni ọkọ̀ máa ti ẹ̀rún yọnú? Máa gbọ́ baby.
1: Baby, báwo ni máa pe ọkùnrin ní baby?
0: Kí lè fẹ́ kàn máa pè wọ́n tèmi nìkan?
1: Bàtẹ́ bá sọ pé tẹ́ bá ń pe ọkùnrin ní baby, àgbà tó bá wá wà baby ẹ̀ máa tún ẹ̀tún wá máa bínú.
0: Ok, ṣé kí ni kan á máa pọ
1: ọkùnrin yẹn? Gédé ọkùnrin kan.
0: Kí ni kan á máa pọ ọkùnrin yẹn? Ṣé kan máa pè ní onítèmi?
2: Onítèmi, my own.
0: Àwa ẹ̀yin obìnrin wa tẹ jẹ́ ọmọ Yorùbá ṣe ń gbọ́ onítèmi ni a fẹ́ gbọ́
2: bẹ́ẹ̀ mọ́. Olówó orí mi.
1: Olólùfẹ́ mi.
2: Olólùfẹ́ mi.
1: Adé mi. Adé orí mi.
0: Àyànfẹ́ mi.
1: Ìfẹ́ mi.
0: Olólùfẹ́ mi. Ó dàbí a ti sọ yẹn.
1: A ti sọ yẹn.
2: Onítèmi yẹn mo fẹ́ràn ẹ̀ gan.
1: Àwọn ọkùnrin náà dẹ̀ lè máa pè ìyàwó wọn ní òrékelẹ́wà.
2: Yes,
1: òrékelẹ́wà ayé ọ̀gá.
0: Obìnrin yẹn láti ṣe ní òrékelẹ́wà.
2: Gbogbo obìnrin lè òrékelẹ́wà ẹ̀jẹ̀ fìyẹ́lẹ̀.
1: Wà ní.
0: Mo ń sọ̀rọ̀ náà.
1: Òrékelẹ́wà ní.
2: Òrékelẹ́wà
1: ayé ọ̀gá.
2: Òrékelẹ́wà yẹn wọ́n ti mọ bá ṣe máa ń pè òrékelẹ́wà. Kì í ṣe pé àkọ́fẹ́ sí òrékelẹ́wà. Ó máa ń dùn sọ.
0: ayomide.
1: Ayomide. Ododo mi.
0: Yo.
2: Ododo is flower.
0: Sisi mi.
2: What in yan soon di oyinbo oyinbo?
1: Sisi ogide show oyinbo na.
2: Sweet Susie.
1: No, sisi mi.
2: Sisi.
0: Adufe.
1: Mhm.
2: Ah.
1: Adufe ni.
2: I don't compete for you.
1: Eh, own but and some compete we pe o not o lo de wa je ti ti te yan. Eh eh.
0: Ye dun.
2: Adufe.
0: So imagine,
1: Adufe,
0: Ayanfe,
2: Ayanfe, my chosen one,
0: my, chosen one.
2: My beloved,
0: my beloved, my beloved, Ayanfe,
2: Ayanfe,
1: Abefe.
0: Oh, wow, one low one.
2: Emi got in college.
0: One college.
2: Oni temi, mo feran ojusha.
0: Oni temi eda.
2: Olomi.
1: Olomi.
0: Olomi. Totoni.
2: Olomi
0: ba mi ti obirin yen ba je ni to je pe o ma fun yan ni heart attack e to da
1: eh eh
0: awa obi wa te pe okan yan ma yan ni iwo ni jogbon
2: se pe in an endearing way ero si orin yen ohun ti mo fe je mi o je ki n gbo
1: pe
2: mi loruko o fa mi ni irungbon
1: ah
2: ero si orin yen
1: o ga o
0: ejo mo bi aya mu lo ma pe lori jogbon
2: o ba se wa pe ninu orin yen na ni eleyinju ege
1: eh eh eleyinju ege
2: eleyinju ege
0: oh I see
2: oh wow
0: yeah da bo po ju tori we you babe sweetheart
1: yeah I will baby baby baby only two more
0: only two more o jinle
1: o jinle oyin you know oyin mi
0: oyin mi
2: oyin
1: ayaba the queen of the house not the queen of the jungle
0: yeah da come iyo
2: aye mi
0: iyo aye mi iyan tin
2: o tin lo si phrase
0: iyan tin di eyin ju eyin ju
1: isura mi
0: isura mi
1: ooh
0: aso bora mi
2: oga aso bora
0: ah winter dem bo
2: ah e we let him be lo bai to
0: we
2: lo well winter fact statement of fact statement of fact
1: oda oda
0: Jula
1: lo yi. Ko si wahala. Ibora yen gan le yan ni.
2: Well, Yoruba ni eniyan laso mi.
1: Te de ba ni bora. To tun ni eni bi okan mi. Ki awon mo ti tan.
2: Ademi nko.
1: Ademi.
0: Crown.
1: Abemi.
2: Yen abemi.
1: Ajoke.
2: Hey.
0: O po gan.
2: Yan pa awon orukan e lara won gan tin jomo awon oriki
0: ben
2: to tun ma fa awon eyan so awon rin awon oruko po ni e awon oruko ti won fi ni Yoruba ti won fi pe en te o ni fe to feran ju
0: olomi
2: onitemi
1: o gan

ìtàn ehoro àti ìjàpá. Ní ọjọ́ kan, ìjàpá àti ehoro wọ́n díje, wọ́n ṣe yangàn nípa ta ló mọ̀ lè sáré jù láàrin àwọn méjèèjì. Ìjàpá sọ pé òun lè sáré ju ehoro lọ. Ehoro rẹ́rìn, ó ní ìwọ ìjàpá tí o máa ń fà bí ìgbín, báwo lo ṣe lè sáré jù mí lọ? Ìjàpá wá ní, jẹ́ ká ṣeré ìdíje, tó bá di ọjọ́ ọ̀túnla, jẹ́ ká pàdé ní abẹ́ igi ìrókò, à sáré, à wo ẹni tó lè sáré jù. Ehoro gbà, ó ní ó yá. Nígbà tó di ọjọ́ tí wọ́n mú, gbogbo àwọn ẹranko inú igbó wọ́n wá láti wo ìdíje ìjàpá àti ehoro. Wọ́n bẹ̀rẹ̀ eré. Ehoro lọ fíú, kò sí ẹni tó rí ehoro mọ́. Ìjàpá rọra rìn díẹ̀ díẹ̀ díẹ̀. Nígbà tó ṣe díẹ̀, ehoro wẹ̀yìn, ó ní kò tiẹ̀ rí ìjàpá rárá lẹ́yìn. Ó wá ní ó rẹ̀ mí, jẹ́ kí n sùn díẹ̀. Ehoro wá bọ́ sí abẹ́ igi lẹ́gbẹ̀ẹ́ títì, lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà, lẹ́bàá ọ̀nà. Ehoro bá sùn díẹ̀. Ìjàpá ṣà ń lọ pẹ̀lú sùúrù, ẹsẹ̀ kan níwájú ẹsẹ̀ kejì, ẹsẹ̀ kan níwájú ẹsẹ̀ kejì. Díẹ̀ díẹ̀ díẹ̀, ìjàpá ṣà ń lọ, ó ń tiraka. Àwọn tó wà ní ẹgbẹ́, gbogbo àwọn ẹranko tó wá wòran, wọ́n ṣà ń wò. Bí eré, ìjàpá kọjá ibi tí ehoro wà. Ìjàpá ń lọ, ó ń lọ, ó ń lọ. Ìgbà tó yá, ìjàpá bá kọjá ọ̀nà ló bá parí eré ìdíje. Ariwo bá kú pa! Ariwo yẹn, ó jí ehoro. Ehoro tají ló bẹ̀rẹ̀ sí sáré. Ó mú eré gan. Ó kò rí ìjàpá lẹ́yìn. Ó rò pé òun lòun kọ́kọ́ kọjá. Nígbà tí ehoro wá débẹ̀, ó rí ìjàpá wájú. Ó rí pé ìjàpá òun ló ṣe ipò kíní. Ehoro wá bú sẹ́kún. Ó wá ní èyí fi hàn pé sùúrù lérè. Ẹni tó bá ṣe sùúrù, ó lè ṣàṣeyọrí. Àwọn nǹkan tí ìtàn yìí kọ́ wa ni pé ìfaradà ó ṣe pàtàkì. Kò sí ẹni tí ò lè ṣe àṣeyọrí tó bá ní sùúrù, tó bá ní ìfaradà. Ó tún kọ́ wa pé a ò lè fi ẹṣin ẹlẹ́ṣin sáré. Àwọn kókó ọ̀rọ̀ nínú ìtàn yìí

0: Mio ferro latte shiri pelo ma mami. I don't like to play with my mom. Mo ferro latte shiri pelo ba ba mi. I like to play with my dad. Mo ferro latte jo. They like to dance. A ferro latte jo. We like to dance. Mo ferro latte lo so ja. I like to go to the market. Mo ferro awo pupa shuba. My mommy ferro awo fun fun. I like the color red, but my mom likes the color white. Mo ferro ede Yoruba. I like Yoruba language. Koko oro ferro like. You're listening to 98.1 4EB Yoruba Language Program with Kosh, Sheyi, and Ola. Makuron bear, tobakuron bear, timba mue, wajeba. Don't touch that dial.
1: Moniro kwe and gradu wakon.
2: Bẹ́ẹ̀
3: ni. À ń gbádùn yín olóòtú kọ́.
2: Àwa gan ń gbádùn ara wa.
3: Àwa náà dẹ̀ ń gbádùn ara
2: wa. Ń gbádùn ara wa ti jójójó. Ẹ ṣe fún àwọn orin tẹ gbé sí wa nídìí ẹ̀wọ̀n. Kò lómi gbọ́ tèmi.
1: Àbí a dẹ̀ ti ní àwọn oríṣiríṣi orúkọ tá a máa máa pe àwọn èèyàn. Àwọn
2: àyànfẹ́,
1: àwọn olólùfẹ́, àwọn olóògùn.
2: Àwọn onítèmi. Aṣọ́bora. Nísìnyí ta bá ti lọ sáàrin àwùjọ ta bá ti lọ sí gbogbo àwọn wà ń bẹ nǹkan tá a máa gbọ́ sí ni àní máa gbọ́ dádì irú àmà gbọ́
1: dádì kọ́lá ìyarí sí àní máa gbọ́
2: wà ń bẹ nísìnyí àwọn àgbọ́
3: ẹtì tú ṣọpù
2: òrékè lẹ́wà àti step up me àti step up me
3: okay ẹtì step up yeah
2: step up me òrékè lẹ́wà ẹ̀rọ oníjọ̀gbọ̀n kan kìí ṣe bí tó oníjọ̀gbọ̀n
3: àwọn kan láìkì yẹn a gbọdọ̀ sọ̀rọ̀
2: oníjọ̀gbọ̀n yẹn ti fẹ́ súnmọ́ ẹ̀bù kẹ
1: kìí ṣe bú o
3: àwọn
1: olótù kìí ṣe bú.
3: Ẹ wọn kan táwọn kan fi like irú nǹkan bẹ́ẹ̀ yẹn ni.
2: Àwọn oníjọ̀gbọ̀n kéé.
1: Àwọn èèyàn tó máa ń jẹ́ kí ọkàn yẹn gbọ̀n díẹ̀, ó máa fún yàn ní excitement.
2: Skip a beat.
1: Jẹ́ ká ara yàn dìde.
2: Táwọn yẹn lo oníjọ̀gbọ̀n.
3: Ẹ̀rọ ìyàwó wọn náà ń mì bẹ́ẹ̀ yẹn.
2: Ó kè pé ìyàwó wọn jẹ́ kọ́mí.
3: Kì í ṣe pé any just anybody.
1: Rárá o.
3: Rárá.
1: Ìkan tó tún wá ṣẹlẹ̀ ni pé kí ló dé tó jẹ́ pé àwa Yorùbá tá a bá wà ta à ń fẹ́ show à ń fẹ́ kí àwọn èèyàn mọ̀ pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ nìyí olómi ni.
2: Kí lè rìn ṣe
3: pé wọn kì í jókòó tira ni àbẹ́nìkan máa máa lọ wájú ẹ̀kan máa máa tẹ̀lé lẹ́yìn ni.
2: Wọ́n máa rìn yẹn yìí sẹ́kọ́ máa àwọn àṣà bẹ́ẹ̀ yẹn.
1: Kí wọ́n bá fẹ́ di ọwọ́ yàn mo ti rí tí ẹnì kan fẹ́ di ọwọ́ ẹ̀ wá jáwọ́ gbọ́wẹ̀ kúrò kí ló dé tó ń di ọwọ́ mi mú.
2: Tábàdẹ̀ wo àwọn òyìnbó tá à ń gbé láàrin wọn ṣe mọ̀ pé àbá wọn bá jọ ń rìn bá wọn máa di ọwọ́ ara wọn mú a máa sọ ọmọ ara wọn máa hug a máa fọwọ́ síra wọn lọ́rùn ẹ hàn ní pé kọ́ máa jẹ tẹ́ ń ta bọ̀t.
3: ẹni sùúrù olóòtú gosh ẹni sùúrù nígbà tẹ bá sọ pé àwọn èèyàn wá pé wọn kì í di ọwọ́ ara wọn mi ò rò bẹ́ẹ̀ wọn kì í di wọn máa ń di ọwọ́ ara wọn mú o wọn máa ń di ọwọ́ ara wọn mú. Wọn kàn kì í fẹ́ ṣe níta ni.
1: Ọ̀rọ̀ ìta náà lásán.
2: Ọ̀rọ̀ ìta lásán
3: báyìí. Ṣé kọ́ máa ṣe níta?
2: Open show of affection.
3: Ó dá ń gbà yín.
2: Open show of affection lásán. Lẹ́ẹ̀kan kọ́.
3: Àwọn bàbá wa náà máa ń ṣe. Àwọn bàbá wa náà ni wọ́n máa ń ṣe náà. Wọ́n á di ìyàwó mọ tó máa ti. Wọ́n á yà á mú nǹkan wọn
2: báyìí.
1: Wọ́n
2: á mú nǹkan wọn báyìí. Fún àwọn èyí tá à ń sọ kọ́ ni èyí tá à ń sọ ni pé ṣe mọ̀ ẹjọ́ lọ patí kẹ sọ kalẹ̀ nu mọ́tò kẹ wá mú ọwọ́ ara yín dání lovingly kẹ wọnú hall pọ̀.
1: Mo ní àwọn èèyàn tó jẹ́ pé wọ́n lájọ dàgbà tó jẹ́ pé wọ́n gbọ́ kí bàbá wọn àti ìyá wọn sọ

0: fẹ́ràn ara wọn rí ọkàn sọ fún wọn pé
1: I love you
0: mo fẹ́ràn
1: ẹ mo nífun ẹ àbí wọn ló lólùfẹ́ mi
2: I love you
1: Come on,
0: won
1: ri ki bi won kon se ri
0: but e ri yen so bi awon mo yen won lo
1: iro nkan to sele ni pe eyan le ma ri nkan lori television but ko translate tori won ri awon bi won kon se ri won kon wa shocked ni
2: okay that's true
1: but so ya kama show open affection si ra wa ni even lojo awon mo wa
0: anita
1: ẹgbẹ́ ìyàwó yí gẹ̀ẹ́gẹ̀ẹ́ níta tẹ́ bá lọ sí tẹ́ bá jáde mọ̀kànmáṣe bẹ́ ṣe ń dòtí nígbàtẹ́ ń fẹ́ tí bá yà fẹ́ sí sílé tán kó wá dípé
0: àwọn ọkùnrin ní à ní pé ìgbà tí mò ń fẹ́ ó mọ̀ pé mi ìdọwọ́ yàn mi ìdọwọ́ ẹ̀ mú
1: èèyàn máa ń kọ̀ nǹkan
2: èèyàn máa ń kọ̀ nǹkan ní kíkọ́ ní mímọ̀
0: ṣe òkèrú skul wo lẹ̀ kan lọ kan ti kọ́ rẹ̀
2: báyìí irú skul tó yẹ kan lọ
1: wọ́n ní intuition kan lọ
0: intuition
1: sọ́tún lọ skul láti kọ́yàn ní okun ṣọ́ọ̀ ẹ jẹ́ ká
2: sọ nǹkan ṣé à ń pé téèyàn bá like nǹkan tí wọn náà bá rí tán ṣe ń ṣe ìwọ náà lè kọ́ra ẹ̀ náà kì í ṣe gbogbo nǹkan ní skul ṣùgbọ́n
0: nǹkan tí kò sí àsí professor of romance
2: exactly
1: tó bá tiẹ̀ wà kí lẹ
2: èèyàn náà máa ń kọ ní àwọn yorùbá máa ń sọ pé ó máa ń da kéèyàn jáwé sóbì you know step up try and do things nicely and all that
1: ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n
2: yes then mo tún wá rí pé àwọn òbí wa ń gbà yẹn pàápàá àwọn ọkùnrin wọ́n máa dúró sẹ́yìn wọ́n á jẹ́ kí ìyàwó wọn máa lọ níwájú báwọn ṣe máa ń show affection nìyẹn ipe wọ́n bá wà lẹ́yìn yẹn wọ́n ń wo ìyàwó wọn bó ṣe ń lọ
0: tí trailer bá dẹ̀ dé ìyàwó bá gbọ́ bá
2: kó lóun fẹ́ fọwọ́ kọ́
0: ó fèrè
1: World War III
2: ṣùgbọ́n ẹ jẹ́ ká máa show affection
1: open show of affection ló dá ó máa ń jẹ́ kí ẹni tí à ń ṣe open show of affection yẹn sí kan feel valued níta as well of course àwọn atọ́jú wọn nulẹ̀ but ó yẹ ká máa ṣe náà níta díẹ̀díẹ̀
0: yes káwọn ọmọ àtẹ mọ̀ pé yes a fẹ́ràn ara wa a dẹ̀ fẹ́ràn wọn a model behavior pé so kó yẹ ká jẹ́ kí pé ká máa show affection ká máa fìfẹ́ wọn kó jẹ́ nǹkan tó jẹ́ pé kò jọ wọ́n lójú tọ́mà àwọn náà ti mọrú nǹkan tó yẹ káwọn gbà lọ́wọ́ olólùfẹ́ wọn ṣe pé tí ẹnìkan bá sọ I love you wọ́n mọ̀ pé ó ṣe pàtàkì mi gbọ́ lẹ́nu bàbá mi rí
1: pẹ́ ni ẹ ó
0: gbọ́ lẹ́nu ìyá mi rí àwọn nǹkan bẹ́ẹ̀ ó ṣe pàtàkì àwọn èèyàn púpọ̀ wà ní sàkáání wa tó yẹ pé wọ́n máa ń sọ pé wọ́n ò gbọ́ rí
1: ẹ pé kí àwọn òbí wọn sọ síra wọn pé mo nífẹ̀ẹ́ mo fẹ́ràn ìwọ lólùfẹ́ mi ìwọ lẹ́yìn ojú mi
2: ṣe tún wá mọ̀ pé there are different love languages. So tabanwo different some people their love language they might not talk but they do other things. So boya nkan ta won yen se niye. Sugbon ko ti ni pe ke ma declare
1: in addition ni see love language. Even to ba fi flower ranse wa si so pe
0: àwọn ọkùnrin ayé àtijọ́ kí wá ní love language wọn á délé wọn á jókòó wọn á kẹsẹ̀ wọn á fún wọn lóúnjẹ
2: rárá o
0: love language owó tó ń gbé wáyé
2: kì í ṣe owó nìkan
1: ẹ̀ṣẹ́ àwọn
2: kan wà tó yẹ pé tán bá lọ to ma ti ri yawo won inu won adun wa di yawo won mu eh eh
0: won po ise de won po ngba yen o nis bi anisin o ti bi o ti yato die die
2: igba mi ke ni elomi to ba ti de to ba ti de lati bi ise ti yawo e ti kitan won a kokko wo yara lo
1: so
2: I live up more.
1: And the mama love language.
0: Hey, why got to be the progress so England? Ain't no lens or shinaps. Then he look back, shinaps there's a carabi tutu.
1: All I step down.
0: Step down.
1: Hey, coach, coaching got to rank you.
2: I'm okay, can leave me?
0: You need to stop. It's a call your bad room. It's Colodo.

0: ló dé olólùfẹ́ mi kí ló dé
1: ọ̀rọ̀ kí ló dé
0: ọ̀rọ̀ bọ́jẹ̀tì australia tó ṣe jáde yìí
1: báà
0: la ṣe ń ṣe lẹ́nujọ́ mẹ́ta
1: yìí. Ní èyí tí ṣe mọ̀ pé gbogbo níbi gbogbo tí a ti ń sọ sí wa ní cost of living crisis. So, báwo kí ni àwọn ọgbọ́n kéékèèké ta lè máa ta sí láti stretch the dollar? Ká jẹ́ kówó yẹn kó owó tá à ń gbà yẹn kó lọ jìnà. A ní pé ká ṣe àwọn nǹkan kéékèèké táwọn èèyàn lè máa ṣe.
0: Ìgbà kan wà tó yẹ pé àwọn èèyàn máa ń ra home brand. Nísìnyí home brand gan ó dọ́gbọ́n wọn díẹ̀.
1: Ó ti ń compete bẹ̀.
0: Kí ni èyí rò? Kí ni àwọn nǹkan táwọn èèyàn lè ṣe pẹ̀lú bọ́jẹ̀tì oríṣiríṣi tó jáde ń bẹ̀?
1: Àwọn ara àwọn nǹkan táwọn èèyàn lè ṣe ni pé kọ́ ra nǹkan ní ọ̀pọ̀, kọ́ buy in bulk. Ẹni tí ò bá ní storage, tí ò bá ní bó ṣe máa tọ́jú nǹkan, ẹ mú àwọn ọ̀rẹ́ yín pọ̀. Fún àpẹẹrẹ, kẹ lọ kẹ ra nǹkan bóyá tí tomato fún àpẹẹrẹ tó bá yẹ pé tomato kẹ lọ sírú Costco kẹ pera yín síbi mẹ́rin. Tẹ́ ẹ̀ bá ṣe mọ̀ kí n ṣe gbogbo èèyàn ló níbi tán lè tọ́jú àwọn nǹkan sí. Ṣùgbọ́n táwa mẹ́rin bá kóra wa pọ̀ ta lọ sí Costco ta ra nǹkan, a lè wá pin sọ́nà mẹ́rin. Owó tí kálukú wa máa ná, tàbá fi wé owó tá máa ná kára lọ sí Coles àbí Woolworths, a dínkù díẹ̀. So ìkan náà àwọn ọ̀nà nìyẹn, buying in bulk, ó jẹ́ àwọn ọ̀nà ara nǹkan tí èèyàn lè ṣe. Nǹkan míì tí mo rò, tí mo rí, tí mo dẹ̀ ń ṣe ni pé ká máa lo cash. Cash ni mi mọ bó ṣe máa ṣàlàyé ẹ̀, ṣùgbọ́n ó ní bó ṣe máa ń ràn yàn lọ́wọ́ láti má kàn máa náwó yàfùyàfù.
2: Bẹ́ẹ̀ni.
1: So ti irú màfúnyín lápẹẹrẹ, ìkọnù àwọn ní ẹnìkan wà tó yẹ kó máa ń lọ sí farmers market ní nígbà ìsinmi ní àràárọ̀ Saturday. Normally káàdì ló máa mú lọ. Ọjọ́ kan wà wò pé òun máa mú cash lọ, $50 dẹ̀ lòun máa mú dání. Lọ́kàn wò pé ó yẹ kí $50 tóun. Nígbà tóun dé first place tóun kọ́kọ́ ra kọfí, ọkọ̀ change lòun lọ́wọ́. Fún òpó owó yìí ti lọlẹ̀ ju bóun ṣe rò. Ìgbà tó sọ ó dẹ̀ra kọfí àti kéèkì.
0: Dọ́là mẹ́fà àti méje.
1: Ó rà mọ́ kéèkì, ó ní òun wá rí pé $35 ló kù. Òun wò pé òun máa ti ra oúnjẹ, òun dẹ̀ sì ra nǹkan nínú farmers market. Ṣùgbọ́n ó ní pé nǹkan tó ràn òun lọ́wọ́ láti ṣe ni pé òun wá bẹ̀rẹ̀ sí máa ṣọ́ nǹkan tó ń rà. Òun wò pé kí ni nǹkan tí mo nílò gangan níbí báyìí, kí ni nǹkan tó yẹ pé ó yẹ kí n rà níbí báyìí. So ta bá àwọn nǹkan míì, ó máa dá ká máa wò pé a fẹ́ lo cash fún. Irú tí wọ́n bá lọ sí butcher tó fẹ́ ra ẹran, tó bá make up mind about 200 ní ẹran tí mo fẹ́ rà tó kó dání lọ́wọ́ báyìí, kò sí iye tán máa pè tó bá yẹ pé owó tó wà lọ́wọ́ ẹ̀ náà nìyẹn. Wà make sure pé gbogbo nǹkan tó fẹ́ rà yẹn inú ibẹ̀ yẹn ló lọ. Olóòtú, mo bóyá ní nǹkan míì tẹ́ fẹ́ fi kún.
2: Nǹkan tí màá tún fi kún ni wípé ká máa ṣe list, ká máa list nǹkan tá a fẹ́ rà, ká kọ́ sílẹ̀. Tọ́sí a bá kọ́ sílẹ̀, tá a bá débi tá a ti fẹ́ ra nǹkan, àwọn kinní yẹn la máa rà. Bó ṣe pé adìyẹ mẹ́rin ni mo fẹ́ rà, màá ti kọ́ síbẹ̀ pé mẹ́rin ni mo fẹ́ rà míì, ní débẹ̀ kí n lọ ra mẹ́jọ.
1: Àfi tó bá wà ń sale.
0: Okay.
2: Then ipe nǹkan tá a bá ti kọ sílẹ̀ yẹn ni ká follow pé a fẹ́ rà, ká dẹ̀ gba owó díẹ̀ dání. So that a bá ti ń ra àwọn kinní yẹn, a máa tick it off pé nǹkan báyìí la fẹ́ rà, nǹkan báyìí la fẹ́ rà. Then mo tún wá rí pé ìgbà míì tún máa ń wà tó yẹ pé téèyàn bá fẹ́ jáde, o lè máa rò pé bóyá mo lè fẹ́ mu kọfí.